wọ̀hún mi àlẹ́mú wọn wá ní dúró lórí wípé ah mo ti ṣe náà nu wọ̀hún mi àlẹ́mú tó sì mọ̀ wípé ah ah n táwọn ṣe ni tí ò da ni tó òun náà ni wípé kò sí ẹni tí ọlọ́run ọba azawajalla tó lóun ń ṣe ìdáàbòbò ìmọ̀dẹ́ṣẹ̀ ìhànì ah kọ́dà àwọn ìmọ̀ọ́mù wa kọ́dà àwọn ṣéwù wa àwọn ọ̀stáàzù wa àwọn àáfàá wa àwọn èéṣẹ́ lọ́hùn rárárárá irọ́ ni asọ́dunnú àbí ẹ̀tàn jẹ́ òun nu torí pé gbogbo ọmọ ànábì ádámà àdámọ́ tọ́lọ́hún dámọ́ wa bó ti dá wa nípìnlẹ̀ ń tó gbé sí wa lára àníṣàláìmọ́ máa ṣàṣìṣe so ọlọ́run ọba azawajalla nínú rahma rẹ̀ wá ni nínú ìkẹ́ rẹ̀ òun náà wá ní wípé n tá a máa fi ṣe ogún àṣìṣe yìí tí àṣìṣe yóò fi wá ní sọwádo lórí ibú wájú ọlọ́run tí àṣìṣe yóò ní wá sọwádi ẹni tí ó ráyé ṣe tí ó jèrè ayé àti alkiyama torí pé nu tí máa kọ díyàn láti jèrè ayé àti alkiyama òun náà làwọn ẹ̀ṣẹ̀ yìí òun náà làwọn àṣìṣe yìí òun náà ni kọ́dítọ́ ọlọ́run ọba òun náà ni ìṣe tó tako ọlọ́run ọba fẹ́ n tí máa fà á téèyàn fi máa jẹ́ olórí ibú ayé àti ọ̀run òun náà nílẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba azawajalla nínú látara ìkẹ́ rẹ̀ látara àánú rẹ̀ látara bí ọlọ́run ọba ti fẹ́ràn wa tó sì mọ̀ wípé n tó ń dá mọ́ wa lára àníṣàláì má máa ṣàṣìṣe ọlọ́run wa fún wa lógún rẹ̀ ogún rẹ̀ náà ni kí ni ó fún wa ní ìmáawá àforíjìn ìmáatọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba ìmáatúbà ìmáaṣẹ́rí padà eléyìí lọ́lọ́run ọba azawajalla òun ló ṣe fún wa látara àánú rẹ̀ nínú àánú rẹ̀ náà wá ni wípé ọlọ́run ọba yìí azawajalla kété tá a bá ti láàṣe mọ́ tá a bá ti ní ajáwọ́kú ńbẹ̀ tá a bá ti ní ọlọ́run ọba mo tọrọ àforíjìn ìdáríjì mi ọlọ́run ọba rẹ́dì láti gba ìjírẹ̀bẹ̀ wa síwájú ọlọ́run ọba lórí àwọn àṣìṣe yìí lórí àwọn àmọ̀ṣe yìí ṣẹ̀rípọ̀ ọlọ́run ọba azawajalla ó ti parí àlámọ̀rí n tó kù fẹ́mi àti náà ni pé ká a máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ká má wò wípé mo ti ṣe nánu àbí ká má fọra wa mọ́ ọlọ́run ọba azawajalla ọlọ́run ọba ó ti ṣe gbogbo ẹ̀ ó ti ṣe tí a fi máa yanjú ara wa nígbà tá a bá ṣàṣìṣe ká máa ṣẹ́rí padà tá a bá ti ṣẹ́rí padà ká a máa wọ́ ọlọ́run lálá foríjì tá a bá ti wà ọlọ́run lòun rẹ́dí àti foríjì wa ó dà gẹ́gẹ́ bí ọmọdé ni tá a gbé pẹ́ńsù fún ta ni ó máa kọ tá a fi réza sí ìdí rẹ̀ torí wípé a ti mọ̀ wípé ọmọdé tọwọ́ rẹ̀ ò tí ì gún tó bá ń kọ nǹkan yóò máa ṣàṣìṣe kí ló dé tó fi já sí pé àwọn ọmọ kéékèèké bá wọn ni irú àwọn yìí nǹkan máa lo báírò kán máa lo pẹ́ńsù gan tó ní réza tó já sí wípé tó bá ti kọ àwọn nǹkan tí ò ní ṣe déédéé kọ́dá ń gbà míì gan òun náà ọ̀tọ̀ ni tó fẹ́ kọ ọ̀tọ̀ ni tó gbà lérò ọ̀tọ̀ ni tí ó padà máa kọ ṣùgbọ́n àti fìrẹ́sà àti kóyà máa parẹ́ ọlọ́run ọba azawajalla in tó ṣe fún wa nù tó ẹ jẹ́ àbọ́ sínú àwọn áyà àti àwọn ọ̀rọ̀ látọ́dọ̀ oníṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam èyí tí ó ń jó yé wa nípa pé ọlọ́run ọba azawajalla ọlọ́run ọba aláforíjì ni ọlọ́run ọba ó ń pè wá sí ká máa tọrọ àforíjì ọlọ́run ọba ká máa wá òun láláforíjì ní bí àwọn àṣìṣe àmọ̀ṣe wa ká a má ṣe gírí mọ́ ń káì ká a má fọra wa má kọjá bí ó ti yẹ wàláàtú zakku anfusakum ọlọ́run ni ẹ má fọra yín mọ́ pé èmi ni báyìí ọmọ alágbájá ọmọ atàmọ̀dò ìwọ náà sì mọ tó ń dá tó ń dánwò wọn náà mọ tó ń ṣe ní kọ̀kọ̀ o mọ tó ń ṣe nígbà tẹ́lẹ̀ kankan ò sí ń bẹ̀ o mọ tó ń ṣe ngbangba falatu zakku anfusakum ẹ má fọra yín mọ́
ẹni tó lóore jù nù wa ò náà lẹni tó ń tọrọ.